0: mẹ́fàjó.
1: Ìdí ìwìnyọ́ All Radio. Ìdí ìwìnyọ́.
0: Ìdí ìwìnyọ́.
1: Iyibiyibi ka All Radio kẹ̀kẹ́n. Fi yom yéèkéré wéér kwaro.
0: Bìbìbì mar mẹ́fàjó.
1: Ìdí ìwìnyọ́ All Radio.

0: mẹ́fàjó.
1: Ìdí ìyọ̀ All Radio.
2: Àlùwà yóò bẹ̀rẹ̀ kú yà di kẹ́ lákàmẹ́ ọ̀pọ̀ kẹ́. Dẹ́kú yà di kẹ́ bárẹ̀ mẹ́ ọ̀pọ̀ kẹ́. Dẹ́kú yà di kẹ́ bárẹ̀ mẹ́ ọ̀pọ̀ kẹ́.